gbọ́ ìwọ òbí lọ́kọ́kọ́ ni àdúrà yìí olóje ní o sí orí ilẹ̀ ẹgbọ́n tí bíbélì sọ ń bí ọmọ kan ṣoṣo tí ìyá rẹ̀ bí ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ ní verse 13 nígbà tí olúwa rí tí jésù olùgbàlà rí àánú rẹ̀ ṣe ó sì wí fún wọn pé ẹ má sunkún mọ́ ó sì wá ó sì fi ọwọ́ tọ́ àga pósí náà ó fi ọwọ́ tọ́ àga pósí náà àjẹ́ ń pàṣẹ ìwọ ìyá yìí èmi ọmọbọ yóò fún òkè ṣe àmì ni ìpè tí kì í jẹ́ kí alábìàmú rántí mú aṣọ ìpè tí kì í jẹ́ kí abìàmú rántí aṣọ lórí ọmọ bí n bá gbọ́ tí àmì ẹ̀ dújú bẹ́ẹ̀ lọ lórúkọ jésù ò ní gba ìpè yẹn in the name of Jesus Christ gbogbo ẹ̀yin òbí ẹ̀ máa ṣe àmì láàárọ̀ kùtùkùtù òní o àwọn ọmọ rẹ̀ ń jáde lọ ẹrù ìbùkún tí abiyamọ kì í tú wò òkú ọmọ ló ń jẹ bẹ o mo dúró nínú jẹgúnjẹgún aṣẹ gbogbo ilé tẹ ti ń gbọ mi bí olúwa ṣe ń bẹ tí ẹmí ẹ ń bẹ láàyè lórúkọ jésù n ò ní gbé ka ọmọlé o in the name of Jesus Christ ẹ gbọ́ o agbára tó fẹ́ kó sunkún alẹ́ lórí ọmọ mi ní mikwabihala àwọn ọmọ ń lọ skul láàárọ̀ yìí má jẹ̀mú tó fẹ́ kó sunkún lórí ọmọ tó ń ṣe làálàá àwọn ọmọ tó ń gbìyànjú tó ń ṣe wàhálà lé lórí irú abiyamọ wo ní ń sùn báyìí irú bàbá wo ní ń sùn lórí àdúrà yìí mo dúró nínú májẹ̀mú àánú agbára tó ní dandan lá ò sáfẹ́ kó sunkún alẹ́ lórí ọmọ báyìí ni olúwa wí ìjọba kan ní máa ń ṣẹkún tí wọ́n wà ní nǹkí ẹkún lórí ti àti gbogbo ẹni tó fún òkè sàmí lórúkọ jésù ìjọba yẹn bàjẹ́ afa ìjọba yẹn ya in the name of Jesus Christ ẹni tó ń du ẹrù wípé láàlàrẹ lórí ọmọ òun fẹ́ kọ́ já sásán mo dúó lónìí ìwọ ilẹ̀ gbọ́ gbọ́rọ̀ olúwa irú agbára bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ bí ẹ bá ṣe àmì tí wọ́n jẹsẹ̀ mọ́lẹ̀ ọya gbèmí bẹ́ẹ̀ in the name of Jesus Christ.

tó àgàpò síná àwọn tó ń rú wọn dúró jẹ àwọn tí ń rú pó sí ọmọ ẹyọ kan soso tí ìyẹ bí inú bíbélì náà mo ti mú Luke chapter 7 verse 11 mo ń kà lọ 14 mo dé wọn dúró jẹ ó sì wí pé ọmọkùnrin mo wí fún ọ dìde dìde dìde kúrò nínú ibojì dìde kúrò ní ipò òkúta ọwà ha báyìí ni olúwa wí ẹni tó ń gbé lórí ilẹ̀ mọ̀mọ́ sóò tí ìwọ bàtà rẹ sóò ń sàmì tó ń jẹun lórí ilẹ̀ tó ń wo aṣọ lórí ilẹ̀ tó ń gba afẹ́fẹ́ lórí ilẹ̀ ṣùgbọ́n tó ń wí pé ò ní bá wọn rí ọjọ́ ayọ̀ àwọn ọmọ rẹ̀ àgbọ̀ o mi ò fẹ́ mọ bírú ẹni bẹ́ẹ̀ ṣe lágbára tó mọ bá ilẹ̀ sọ̀rọ̀ lónìí àjòkú mọ́ bì lórúkọ tí wọ́n ń pe ilẹ̀ irú agbára bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ fòókè kò ṣe àmì mọ̀mọ́ kí lè ò gbé mi in the name of Jesus. Bọ́ ọlọ́run lọ́mọye tó mọ̀ wá nísìnyí táwọn ọ̀rán mọ́ lọ sùkúl ọwọ́ rẹ ló ń ṣẹ́gun sí mínúmìkà hálàdà ọwọ́ ìyá ìní ṣẹ́gun sí ọwọ́ bàbá ìní ṣẹ́gun sí bí wọ́n bá jẹ́ ó ṣe àmì dáadáa ọwọ́ rẹ náà ni ó jẹ́ ìgbà tí ìṣú àwọn ọmọ rẹ bá jiná mọ̀mọ́ sàmì ìjọ jẹ́ mọ̀ pé wọn ò ní fẹ́ lòmíì sí ọ in the name of Jesus Christ. Èmi ọmọ bọ yóò ṣe àmì sí àdúrà yìí wá gbọ́ o agbára tó lò ti mọ ìbẹ̀rẹ̀ ayé àwọn ọmọ rẹ tó tún wá ń kígbe pé ó tún mọ òpin wọn àyè nǹkan ni nígbà tí ìyá bá mọ ìbẹ̀rẹ̀ ọmọ tí agbára burúkú kan tún wá ń kígbe pé òun ó jẹ ọmọ òpin mo dúró nínú jégbójégbó aṣẹ́lẹ́dùnmáre mo pàṣẹ lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́ àtẹ̀yìn ọmọ tẹ́ ń lọ sùkúl lónìí àtàwọn tó ti wọlé agbára tó ló mọ̀mọ́ rẹ ọmọ òpin rẹ agbára tó ló mọ òpin ìwọ lọmọ bẹ̀rẹ̀ wọn tún lòun ó jẹ ọmọ òpin wọn lórúkọ jésù agbára yẹn kó di àtẹ̀mọ́lẹ̀ in the name of Jesus Christ. Agbára yẹn ni jésù olùgbàlà mi bá wí nínú ayé ọmọbìnrin yẹn nínú ayé ìyàtọ̀ jẹ́ okó yẹn ẹ pa ọkọ mọ́ lọ́wọ́ ká tiẹ̀ pé kọ́ mọ̀ bẹ̀rẹ̀ ọkọ kí ló dé tí ìyá yẹn bí ọmọ tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ tí wọ́n tún fẹ́ kọ́ mọ òpin ẹ̀ wọ́n ru òkú ọmọ yẹn wọ́n rù ú lọ ìyá náà sì ń tẹ̀lé lọ síbi tí wọ́n ti sin jésù wá fà sẹ́yìn kọ́ mọ̀ bẹ̀rẹ̀ ọmọ ìkọ̀ yẹ kọ́ mọ̀ òpin ẹ̀ ẹ gbọ́ ohun tó sọ ní verse 15 ẹni tí ó kú náà sì dìde jókòó mo lúkà ó bẹ̀rẹ̀ sí fọhùn ó sì fà lé ìyá rẹ̀ lọ́wọ́ ewọ ni ó lè mọ̀ bẹ̀rẹ̀ oníjẹ́ ń sọ nǹkan fún ọ jésù nìkan ni abánidárò jésù nìkan ni agbanitánmọ̀mọ́ òun lojú rẹ níbi tí ojú rẹ ò tó dádì ibi tí ọwọ́ yóò dé jésù lè bọ̀ ọ̀nà wọ síbẹ̀ ọlọ́wọ́ ńlá ni òun ló fi jẹ́ pé kí kristi yan kalẹ̀ nínú tiẹ̀ náà bíbélì ní kristi nínú mi ìrètí ògo ni mo fẹ́ gbàdúrà màá gbàdúrà fún àwọn ọmọ náà o ẹ̀yin ìyá ọmọ kọ́kọ́ face torí wọn ló ń ṣe wàhálà lórí ọmọ bíbélì ní ọmọ tó kú yẹn sì jókòó ó sì ń fọhùn ayé rẹ bẹ̀rẹ̀ sí fọhùn gbogbo ẹ̀yin ọmọ bí wọ́n bá jẹ́ òṣì àmì lẹ́ẹ̀kan sí ní ayé kan tó wá yìí ayé rẹ ó fọhùn you are going to become a voice not a noise. You are going to become a voice in a prominent position. Wà á di ohùn ní àwọn ibi tó ga not an echo kì í sáriwo. Ọmọ tí ń ṣe àmì yìí bó o ṣe ń ṣe àmì wà á dé èèyàn láyé in the name of Jesus Christ. Mo ń bọ̀ mo fẹ́ gbàdúrà fún àwọn ìyá.